Akpene aƒetɔ kple aƒenɔ nyateƒe nuvɔe be wɔwɔ alo nyavɔe be wɔwɔ le amenɔvi ŋtia nuka be hena va na wo la tra le tenu ati baɖa ɖo ɖe leke ne mawu la mli o aƒoƒu agbaze ɖe ŋti o ye wo la nyakpɔ ne wogba si ɖe kpekpe tsã anyakpɔa wòa tɔa abɔgbɔ la gẽ kplɔkplɔ alɔgo la gẽ kplɔkplɔ egɔme be wowɔ gbegble le xixia ŋti yena mawu trɔ nene ɖo mawu wɔe be mía amegbetɔ míate nɔ agbe sia be ƒe alɔfa ɖeka blave ene wogblɔe ɖo biblia me mose kutɔmɔwoa wogblɔe ɖo woa ŋti be woate nɔ agbe 120 ans vɔ aɖe ne wòsɔ vɔe wɔwɔ sɔ kplɔ eƒe ke mawu na wo be ye wo late nɔ agbe dzroa leke wo xɔse be mawu late ŋu wɔe ne yeo la wɔe be naku amegã kaba nate ŋu dzo le anyigba dzi kaba vɔa amegã ko wòle ku kaba ne dzodzo le anyigba dzi kaba enu ko wo dzanyi nutuame efuwame ehia ɖeame nyadzɔɖeame dzi vovovoa ela sugbɔ wo fifia ne numɔwo le dzɔ ɖe dziwoa anya be yesɔ gbegble sɔ le ƒu ye be viwo dzi egbe be xixeme ke mi lea wo le agbe munya le wɔ ne viwo ku srɔ̃wowo ye ne wo va ku gble wo ɖe anyi ɖe ela nya wɔ ne srɔ̃wa ela nya wɔa atavi ɖe mudza ke nudomo atagã ɖe mudza ke nudomo ke boŋu ne be axoe keme ne ɖeviwo le nenyi be mɔnukpɔkpɔ le ŋtia atavia sɔgbe la te to nugɔme la se atagã ya sɔgbe la te to nugɔme la se ke la nye nya woahe vɔa wo mate ŋu kpe nya ma dzi o boŋua ne mi nɔ agbe nyui ɖe ye mawo ƒo tsɔ mia dzi le be na mi miabe viwo si ɖo sia be ƒe bla tɔ ƒe bla ne keŋgbe mawo ɖe mi dzoa ate na be ɖevi ƒe bla tɔ ƒe bla ne vi mawoa wo mate lɔ̃ nu be atavi atagã ne xɔ nene ba ƒo le yewo si o funɔ enyi wɔ tsɔ be mlɔƒe funɔ enyi wɔ tsɔ be nɔƒe vɔ ne wo mu wɔe nyui ɖo ye wo dea enu ko sɔ da ɖe ŋgbe ne ɖeviawoa la da ye ŋu wo mudza kpɔ ɖekpe le mo ɖeviawo la va tɔ ayaɖuɖu ava ti mɔdodo dzi egɔme be fi ke ne ɖuɖu lea funu ye ƒo do nɔna fi ke nuɖuɖu lea funu ye ƒo do nɔna ne ɖeviawo le kpɔ ɖuɖu le mɔdodoa dzia wo la ti mɔdodo dzi ne wo mu le kpɔ ɖuɖu le funuawoa fi ke wo kpɔe lea woava ti funu nenye aƒeme ye wo kpɔe lea ke ɖevi ma wo la bɔbɔ ta ɖo aƒeme míaba gbenuwɔwɔ kpata edze be míasɔ nɔ do dɔwɔwɔ me anɔ bue ŋtsi kpɔ keŋgbe anɔ si te ɖe dzi ne mi ŋgba va he nugble o ne mu nyi nenewoa míanyi nugbegblewɔla gasia game ye mawu be vevesesea anɔ ɖiɖi ɖo mía dzi mawu enyi mawu míale be nɛ ne mi fɔ ŋdekanya míaƒo mla ye be ŋkɔ ado gbe ɖa ɖo yi ama be ŋkɔ dzi be ye wɔ mi ye sɔ mi va xixia me ne míaɖu nua ele si ne avɔ la vu le mía ŋtia ele gbɔ nu ɖe kpekpe ke la dzɔ so míaƒe agbe gbɔa ele gbɔ fɔ ne be mi le wɔ baɖa ne mi le do gbe ɖa si fe le ne tsã mate ŋu dze dzi o ye ŋtia míakpɔ mía ɖokuo dzi nyui ɖe akpe na mi.